0: olómi tọ́lẹ̀ mi tó gbénú mi mo tó gbénú mi kákà fm 104.3 mi tán hódọ́rùn wẹ̀kẹ́tẹ̀ tọ́pá tán chinkorin mi lẹ́nà oyó ewé yìí mi ló mọ̀ ọ́n mi tó gbénú pòròpó mi tó ìlú wọ́n kú tó tàn lẹ́yìn mi mẹ́rin obìnrin tó mẹ́fílẹ̀ mi wọ̀n mi hàn mi nà tó gbénú lò ó mẹ́ mẹ́sìmẹ́sì sẹ́tó ó ṣàṣùrà jù ọ́ mi lẹ̀ tó gbénú ìlọ ọmọ kanada tán mi tó pinnu lókùrọ̀pọ̀ mi tán àtẹ wá sí aláwọ̀ bó káwọn kófìrò náà vẹ́ẹ̀sì tán á mi tó pinnu déṣù títẹ̀ ń gbé tán aṣọ́gbàgbọ́ itọ́ mi tó pinnu ẹlọ akínkolọ́ ròyìnfó tó ọmọ mi sì gbé tán ti hàn án sáńchẹ̀ òun mi tó pinnu ẹlọ déṣù bó wá bẹ̀rẹ̀ tó mẹ́fì ọ̀mí rò pé tó ń lókùrọ̀pọ̀ mi tán ẹ̀rọ fídẹ́fídẹ́ lẹ́wẹ̀ mímẹ́yìnmẹ́ gbọdọ obìnrin tó mi bì ọ mi tó pinnu mi bì so tótó kó yẹmi dìá kó gbé yẹmi dìá gbédé mi ló hàn tó gbọdọ nu sáré ẹwò mi dá lè jí bó fò ń gbé tó mi ẹwò tó hó ọfúlá mi fi wẹ mi dé ló gbọdọ tó dó mi wẹ àlùkàn wọn lọ sí kí ọjí yẹmi dìá mi tó pinnu mi bó tó pinnu mi dé so títẹ ń gbé tán kílé mi mi dé gbọdọ kílé mi tán lẹ́lẹ́wẹ́ à mi lọ mi tó gbénú mo tó wù sẹ́ kàn mẹ́nu mi mẹ́nu lẹ̀ jí pa mí kílé lẹ́ ọ mi hàn mí hàn mi tó gbénú mi dé so títẹ̀ ń gbé tán kò wí ọ ẹ̀wò kò wí pẹ́ńpàfẹ́ à ẹ bá ní ọyọ mi sì ń pupa
1: ẹ̀wò
0: zavipafẹ́ ẹ̀ẹ́nì zavipafẹ́ sì ń pupa ṣírọ ẹ̀hìnrìnrìnrìnrìnrìn bí kò wí dọ́hùn
1: mama
0: kò wí náà ló kílé mẹ́ ọ.
1: Eno
0: do mi yoro e bono do o ko do se do mi we mi so se gbe ton pon fi de vo en se gbe ton ah no ko ji we se gbe ton de asan bi de won to pe ni se se do o to pe no poro ko mi to eno cheta pa bono ho kan bono yoro mi bono do ko to pe mi ton mele o mele vo pe o ble to mi to fo bono mi le na o yo e we do mo ji san santi n tó pe inú pòròpó mi tán èrò benin tó mi bì sẹsẹsẹ tó ta lè gbé wá tó ọtẹǹtì wá fọlì pé sí ìwé tán wá jí sọ ìwé họ wá jí n tó pe inú mi bí mímẹ kúrò náà títọ òjìlẹ bọkà kóde títọ kọ òjìlẹ wọn mi hàn n tó pe inú mi rọ mi jẹ mi ò sẹpẹlẹ dẹkàn lé mi kúrò bá gbìyànjú ọhún ló ọ mi náà tún lọ mi tirẹ lẹ ẹ dandan mẹhàn mi wá fi ọhún máa tán mẹ fò wá ẹ wẹ náà mi tìrọ jẹ gbọ mi tó lókè mi tán sèwẹ hún lílé mi tán lẹ bì ọ kéṣe ọ bì ọ mi àsọtọ àlọtọ mẹ bọlá ọdọ jùrù tán ní ìwà sàkàrẹ.
1: jùrù tán ní ìwà tàntàn mi tó gbénú tóró mi tọrẹ kàkà mi máa fún dàgbéà mi tó gbénú ló pòròpó mẹ bì sẹsẹ tán ló fí èmi lè sánsan tì bọdọ tóró mi yẹ mi lẹfọ pé bó tónú ló pòròpó mi tọrẹ kàkà rẹ mi lọ kulẹ sẹbọ tó sánsan tì tán kàn.